aw ni sa ẹni kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀. Adélé bá rí àrìnàkórè àtàjèrè fún gbogbo àwọn lọ́jà ní ọjọ́ ìtẹ̀ní. Ọjọ́ ìní ti ń sọjú ajé ojúmọ́ kejìléní ogún oṣù kẹfà ọdún tá a mọ̀ sí oṣù Òkudù ọdún 2024. Mọ kí n pé ẹ kú dédé wò yìí. Ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn. Làwọn sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ńlá tá a mọ̀ sí Fraternité tó bá ṣàlàyé lórí ètò ìdánwò àwọn tí wọ́n ń tu àwọn ọkọ̀ nílùú Kandi. Iléeṣẹ́ tá a mọ̀ sí ANAT ti náwó ba ìṣekúṣe kan lórí ètò yìí tí wọ́n ń fi yára wọn hàn pé irú eléyìí ò lè ṣẹlẹ̀. Ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìgbóná owó ti ọdún 2024.

Așa. Ẹṣun ẹkúkẹ́lẹ̀ gbogbo ẹ̀yìn tí ẹ ń wà ní ọjọ́ ìtẹ̀ní. Ọjọ́ ìní ti ń se ọjọ́ ajé ojúmọ́ kejìlé ní ogún oṣù kẹfà ọdún. Tamọ̀ sí oṣù òkúdù ọdún ẹgbàá ò lé mẹ́rìndínní ọgbọ̀n mọ́ kí n pe ẹkú dédé wò yìí. Ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ se ń rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ojúlé iṣẹ́ wa. Ọmọ ìyá àbúrò yìí tí a mọ̀ sí Michelle Dosunmu ní orúkọ mi, arákùnrin wa tí a mọ̀ sí Christian Abosetie. Àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò ìmúlòkàn yìí tí mo láǹfààní láti fi tó a ní etí ní ẹ̀sán ọjọ́ ìní ni àwọn wọ̀nyí. Ǹjẹ́ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ilẹ̀ Benin pẹ̀lú ilẹ̀ Niger ǹjẹ́ nínú àwọn ètò yìí ti ń tẹ̀síwájú lórí ètò ibi nípa èyí ti ń ṣe gbòde ṣíṣí ti àwọn ti orílẹ̀-èdè méjèèjì a ó ṣàlàyé díẹ̀ nípa ohun tí wọ́n mú dúró nípa ìpàdé yìí. Ǹjẹ́ a ó fi tó a ní etí ní àsìkò yìí pé ìlú Fọ̀búrẹ́ gbẹ́gbẹ́lẹ̀ Sinadilọ́hún wọn gba àlejò àwọn adigunpani ní mọ́júmọ́ ọjọ́ àbámẹ́ta sí ọjọ́ Àìkú. A ó ṣàlàyé bákan náà lórí rẹ̀. Àìsí ìdábòbò tó ń kùn ní ìlú Paraku ní pàtàkì ní àdúgbò Perugera ìjàmbá kan wáyé tí a ó ṣe àlàyé nípa rẹ̀. Jẹ́ a ó tún fi ta ní ti ní àsìkò yìí pé àwùjọ àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga jẹ́ wọ́n ń bẹ nínú ìkẹ́dùn ní pàtàkì ní ojúlé ẹ̀kọ́ gíga ìlú Paraku bí ó ṣe lọ́gbà ẹ̀ní ṣàìgbọ́ wọ́n ní àwọn ìròyìn ọjọ́ ìtẹ̀ní tí a fẹ́ fi tó a ní etí ẹ bá wa lọ ti yá o. Mo kí lẹ́kàn sí pé ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń rí ẹsìn kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní bí mo ṣe wí àní fún ọjọ́ méjì gbáko ni àwọn tí wọ́n ń ṣe aṣojú ilẹ̀ Niger pẹ̀lú ilẹ̀ Benin wọ́n yára wa ní orílẹ̀-èdè wa láti sọ̀rọ̀ jomitó ọ̀rọ̀ láti sọ̀rọ̀ lórí báwo ni wọ́n ṣe lè rí ọ̀nà àbáyọrí kí ó lè rọ àwọn orílẹ̀-èdè méjèèjì nípa ṣíṣí gbòde èyí tí wọ́n ti ṣe lọ bí ọdún mẹ́ta sẹ́yìn. Ǹjẹ́ ní ẹniwọ̀n àwọn ìlọ tí a mọ̀ sí Mohammed Tumba ti ilẹ̀ orílẹ̀-èdè Niger pẹ̀lú ẹniwọ̀n àwọn ìlọ tí a mọ̀ sí Olúṣẹ́gun Àjàdí ọjọ́ méjì gbáko ni wọ́n fi ṣe ìpàdé yìí ní ìlú Kútọ́nu ibi tí wọ́n gbé ṣàṣàrò lórí ohun yìí báwo ni wọ́n lọ ti ṣe gbà kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n láti gbé kí ohun yìí kó lè jẹ́ ṣíṣe. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè Niger wọ́n fún àwọn ìlànà mélòó kan tó jẹ́ pàtàkì fún ìdábòbò orílẹ̀-èdè wọn kí a lè mú ṣe bó lè ṣèṣe ǹjẹ́ kí a mọ̀ dájú pé yóò lọ bó ṣe tó láti bí ó ṣe yẹ ṣùgbọ́n ohun ti ń tẹ̀síwájú kò sí ohun ìjàm̀bá kan nínú rẹ̀. Láti ọ̀dọ̀ ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí Jérôme Ngbọ̀ tó jẹ́ ọ̀kan láàrin àwọn oníròyìn ní ojúlé ẹ̀rọ ńlá tá a mọ̀ sí SNTV ti orílẹ̀-èdè Benin jẹ́ ni wọ́n gba ohun ìní tí wọ́n fi tó a ní etí. Inú àlàyé náà wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ètò wọ́n fọ̀rọ̀ jomitó ọ̀rọ̀ tí wọ́n gbọ́ síra wọn ṣùgbọ́n àwọn ohun yìí wọ́n tún jókòó papọ̀ bó ṣe tó láti bí ó ṣe yẹ láti jẹ́ kí wọ́n rí bí wọ́n ṣe ṣe gbà jẹ́ èyí tí ń ṣe àwọn orílẹ̀-èdè méjèèjì wọn láti pàdé jẹ́ ẹni wà wọ́n jùlọ tí ń ṣe orílẹ̀-èdè wa agbọ̀n ṣe àbẹ̀wò ní orílẹ̀-èdè Niger fún ètò ìforíkorí kejì láti mọ̀ bí wọ́n ṣe lè ṣe àwọn ètò ìgbà kí a fi rí ọ̀nà àbáyọrí ṣùgbọ́n bí a ṣe gbọ́ lọ́wọ́lọ́wọ́ jẹ́ eléyìí ti ń tẹ̀síwájú sí ọ̀nà rere ló jẹ́ ohun tí a rí gbọ́ látẹnu àwọn wọ̀nyí. Láti wá fi tẹ̀síwájú jẹ́ ilé àwọn ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ ti Fọ̀búrẹ́ ní gbẹ́gbẹ́lẹ̀ Sinadilọ́hún gba àlejò àwọn adigunpani ní ọjọ́ àbámẹ́ta tó kọjá níwọ̀n aago mọ́kànlá òru ni àwọn wọ̀nyí wọ́n bẹ̀ sí ta ìbọn níbẹ̀ wọ́n dábùn ní ojúlé àwọn ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ yìí jẹ́ lẹ́yìn ìgbà tí àwọn tó jẹ́ pé wọ́n ṣe àwọn ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ náà wọ́n bẹ̀ sí ìbọn dá ẹ̀pọ̀ òbóró torí pé ẹni pé mọ̀ pé ẹni tí a ń lé jẹ́ ó máa ń sáré ju ẹni tó ń lé lọ gẹ́gẹ́ bí àwọn ètò ohun tí a rí gbọ́ ni pé ìbọn wá pọ̀ lápọ̀jù kí àwọn ọlọ́pàá náà wọ́n wá ibì kan tí wọ́n búlẹ̀ sí lẹ́yìn eléyìí ni àwọn adigunpani yìí wọ́n ní wọ́n gba ẹ̀yìn ìkúlé wọlé tí wọ́n fi wo àwọn yàrá wọ́n wá gbogbo àwọn tó ń bẹ níbẹ̀ wọ́n wá lọ́tàn lósìn ọ̀pọ̀lọpọ̀ ohun ni wọ́n gbé lọ gẹ́gẹ́ bí àwọn ètò ṣùgbọ́n ohun tí a rí gbọ́ ni pé nínú ìjàkadì yìí wọ́n ní kò sí ẹnìkan tó jẹ́ olúwa nípè láàrin àwọn ọmọ ogun àwọn ọlọ́pàá ilẹ̀ Benin ẹni wa àwọn jùlọ tí a mọ orúkọ rẹ̀ sí Sahu Sabi Kọkú ó ṣàlàyé nípa rẹ̀ pé ní àsìkò yìí àwọn ti ń ṣe ìwádìí láti jẹ́ kí wọ́n mọ irú ohun tí wọ́n gbé lọ
pẹlu ohun ti o nbe lodo won ni asiko yi je na ni awon tin se wadi nu re ki awon mo le nigba ti won ko sinu awon yara awon olopa so bodo ro yi ni fobure kini awon ti won ko lo gege bi awon elo ti won ko lo je iwadi ti awon tin se bi o wa ta won ti o ba to won ni eti won ni se fi to awa na ni ti bo se to ati bi o se lo je ohun ti arebo latenu alagba ti amon si sausa bi koku ti o fi to ani eti oda oni aisi dabobo tun kun ni ilu paraku ni pataki ni adugbo perugera ibiti ni oru ojo abameta ojo nla to ro ni ago mokunla ni ile isele ni ibi papa balu ti awon si piste ti ilu paraku bi awon oko ofufu ngule nigba ti johun eniwa won bi lo ti awon si germain fayi fani jamun ni ohun ikan gege bi ohun ti o fi to ani eti ni pe ni oro ohun lo ni shop eti ohun pelu yawo eti ohun sugbon leyin gba ti ojo na bere ya won duro ti nigba ti ojo na da ni won ago mokunla awon bo si ori ori titi lati lo ninu ile leyin gba ti awon de ni ibi yen ta npe ni pc yen ibi papa papa balu ti atijohun ti wa larin ilu pelu adugbo perugera ibe ni ohun gbo awon ariwo leyin lese kese ni won gbo awon meji kan won gbo pa loke won bere si ohun lu pe orire to ohun ni pe ila de sori yen igba idabobo tan pe ni kasi o je ogidi re ko je iti o je irobi ogidi re ni sibe sibe won na ohun lori pelu yawo to won fo gbogbo re patapata ki won to raye lati gba engine ti awon ogun je won gbe lo lese kese lese kese na ohun so adodo eni tin se alase adugbo gẹ bi ohun ti je okan lari awon atele re ohun to ka ohun lo si ile awon olopa sogboro dero lati je ki ohun fi esusun won pe won iru ohun ba lo sele ni ona perugera je ninu alaye eni won mo gbe ta mo si se fani o se lala yin asiko yi pe leyin gba ti ohun pada ni ohun pada wa ni ipo yen to ohun sele yi ohun lawon opolopo awon eyan ti won ko ni arin ilu ti won pada lo ninu ile leyin ojo yi sugbon to oni ohun ti o lati wi ni pe ki awon olori olede wa gbegbele wa ki won roje si ona perugera tori pe ko si ona mira to nlo to jona lati awon le ma mu lati fo ninu ile wa bi lati ma fi wa lari ilu ona kan soso na lo nbe to ba si pe o ba di asiko mi lo kan awon ologba o n gbe nibe lati ma si ku awon wa ti won ti o da je ki awon olori wa ki won roje si ona ifa won tori pe o buruju ni gbugbu awon asiko ni ile yi ma nsele nibe ki won dekun ki won ma ba deju si ohun yin ki won fi sokan ki won wa ona abayori tori pe o ile wa po lapoju je o je ohun ti o lati fi to ani eti sugbon bi a se wi engine ti won ni ti won gun pelu yawo yen won awon olorun lo gba won gbe lo lati wa fi tesiwaju won lati fi to ani eti ni asiko yi pe laojo awon mojule eko giga ikedun nbe larin won tori pe ijamba kan waye ti okan larin awon mojule eko giga fi je olua ni pe ni ojo abameta to koja won ni awon nbe o je pe won ni odun kan ti won se ni gbogbo awon odun to npe ni oru awon mojule eko giga je ni awon se lowo lowo ninu re opolopo ire ni awon ma nse awon se iwode abi bebe lo awon bolu afesegba nipa bolu afesegba na ti o ro mo awon egbe mi la si egbe keji je ninu re ni arakorin wa ti won fi nse ire na lo ninu parapa kekere kan ko de si pe ohun kan sele si o nlojo nkan to lagbara je gege bi en tin si oga agba ki moju to won se lalaye eni won won gilo ta mo si rashidi mo ra sabi pe ko si ohun ka ohun na nbe nibe nigba ti ohun sele ni oju leko giga yi ni papa bolu wa fese gba pe lese kese ni awon ri pe o sun lo ninu ile kilode ni awon bere awon si gbe lese kese ti awon fi mu ona ile o san la ilu paragungun igba ti awon debe nje eni tin se doctor wa awon ni idagire okan lo mu pe eni tohun ti je olua ni pe nje ile je ijalaya fun awon gidigide mu ba won bawo ni awon se pe awon fi gbe lo ni ibi tutu ibi ti won gbe awon oku si ni asiko yi eni wa won bi lo ti amo si rashidi murasha bi nse lalaye ni asiko yi pe ko se eni ti o bere ati wa bi a se bere ati wa saye bena ni a tun pada lo ni ibi ti a ko wa kò sẹ́ni tí ò ní kú ṣùgbọ́n òun rọ gbogbo àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga kí wọ́n ní sùúrù kí wọ́n na omi jẹ́ ọlọ́run ọba lókè kọgba ẹni tí ń ṣe olóògbé yìí sí apá ọ̀tún rẹ̀
awon si fi asiko lati fi ki gbogbo awon bi ologbe gege bi ohun ta ri bo latenu eni tin se oga gba ti ojule eko ti o je oga awon mo ojule eko yi ti amusi rashid mo rashabi to fi to ani eti je awon yan ni asiko ibi ni awu mu igun iroyin tojo eti ni figun re gunle mo kin pe ko asiko wa mo wa mo salaye lori ona abayo ri ti a tin wa ile bine si ile nije to tin tesi waju awon ti se awon mo le nije won wa ni ile bine lati je ki won joko fun ojo meji lati jiro lori bi won se le se gba ki won le fi ori ona abayo ri fun sise bode ile nije si ile bine abito ani eti abasala yi lori isele nle so tele ni ile awon olopa soborodo ti fobure ni gbegbele sinade lohun ye abito ani eti I see dabobo to tun kun ni lu paraku ni pataki ni adugbo perugeda ibi ti won fi gbe engine kan lo lodo enikan ti o ko ni arin lo tun lo ninu ile ni iwon agome mokola wo leyin ojo abito ani eti eto akeyin onu je ikedun ti o wo arin awon mojuri eko giga ti ilu paraku ibi ni awu mu iroyin tojo ete ni gunle mo kin pe ku asiko wa oruko mi omo yin aburo yin ta mo si michel dosumu mo gba atileyin arakorin wa ti amo si christian bosetie ire ati ayo ko ba ko mo ba ni kokan wa gbe mo dagbere fun wa pe o digba je